kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ní wákàtí. Máyì rédíò yẹn kúrò sà, máyì rédíò yẹn kúrò mà. Àrán mi sí ọ sà, àrán mi sí ọ mà. Orúkọ mi náà ni Wòlíì Ajírere Victor Daniel. Eke àyànfẹ́ Jésù tí gbogbo ayé mọ̀ sí Bàbórí Òkèjù sílẹ̀. Mo fẹ́ gbàdúrà fún wọn léni. A dẹ̀ fẹ́ fi èni play testimony. Máyì rédíò yẹn kúrò, Olúwa rán mi sí ọ. Ẹnìkan náà máa ń gbọ́ mi. Ọfà dánilóró tí ń bẹ lára rẹ lórúkọ Jésù. Ọfà yẹn kó jáde lójijì. Ẹrù tí kìí ṣe tiẹ, tí ọ̀dájú abiyamọ gbélé ẹ lórí. Ẹrù àwọn àgbà, ẹrù ìpọ́njú, ẹrù àṣetì, àmọ́ bóun rere, promise and faith. Ẹrù ikú, ẹrù àìsàn tí wọ́n gbélé ẹ lórí. Olúwa tiná bọ̀, Olúwa tiná bọ̀, Olúwa tiná bọ̀. Ẹni tó gbógun ti, tó dìde ogun sí ọ. Ẹni tó gbógun ti àwọn ọmọ

0: ọjà sábà olówó ẹ̀.
1: Ẹjẹ̀
0: wọn lọ gbàgbà ló máa ta ẹ gbọ́.
1: Ẹjẹ̀ wọn
0: lọ máa sọ fún ògbọ́.
1: Ẹjẹ̀
0: wọn lọ tún ìjọ fàáfẹ́fẹ́.
2: 9 million naira you can own.
3: Radio 113.5 FM.

alága fẹ́mi náà láwà táà kí wa ojúmọ́ rẹ̀ lórúkọ àwọn ọ̀gá àgbà iléeṣẹ́ rédíò yìí wípé ojúmọ́ rẹ̀ lè ní máa jẹ́ fún gbogbo wa ọjọ́ kọkànlá nínú oṣù kẹjọ ọdún 2020.

báwọn mọ̀ mọ́ ara ẹ̀ á ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ara ẹni là á mọ̀ ìwọ̀nba ara ẹni ni ẹ jẹ́ mọ̀ ká má ṣe kọjá àyè. kò sí ohun tó burú nínú ká gbìyànjú ṣùgbọ́n ẹ jẹ́ ká mọ̀ ọ̀hún ara wa. ẹ jẹ́ àwọn ọmọ ẹni tí à ń ṣe ẹ jẹ́ aṣọ ohun gbogbo ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ọ̀hún ara wa. Yeah, I'm more.

ọrùn àbọ̀ bálù la máa darapọ̀ pẹ̀lú òjíṣẹ́ olúwa Fẹ́mi Emmanuel lórí ètò ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run our turning point. Àmọ́ ẹ má gbàgbé pé ká mọ ìmọ̀ bá ara wa, ká má ṣe àfarawé, ká má ṣe àfarawé, ká má ṣe àfojúde. Ìwọ̀n ọwọ́ mi ò tó, má fi gọ̀gọ̀ fà á. Màá gbẹ̀gbẹ́ ẹ̀bẹ̀ yẹn kí n lè gbábẹ̀ gùn ún. Ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ẹ jẹ́ àmọ̀ ọ̀nba ara wa. Ẹ jẹ́ àṣẹ nípa ara wa. Ọlọ́run ọba ló ń pín bùkún fún gbogbo ẹ̀dá. Gbogbo ẹni bẹ́ ṣore fún kò sẹ́ni tí yóò sọ pé àwòwí ẹ má ṣe é fún rárá o. Yóò ṣe fún oníkálukú wa. Àmọ́ ẹ jẹ́ àmọ̀ ọ̀nba ara wa. Ká má ṣe àfarawé torí pé àfarawé fún ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń dára àwọn lẹ́bi kí ni kò ṣe é fún. A ò ní kábàámọ̀ gbogbo wa. Ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ gbogbo ilé, adé tó ń mú olúwọlé lórúkọ.

deadly. Funny, fight to come. Ah, Omo, Jomeji, din logun. Owo, 2,500,000. Nibo leti ri, leti gbarwe, ninu bibeli, kwe Jesu, ushebe. Afara, abito dale, e Jesu, nikoni. Ah, hey, money. Àwọn ọlọ́pàá wọ́n ti fọwọ́ ṣùkún òfin wọ́n ti fi mú pásítọ̀ ẹ má retí wọ́n ṣọ́ọ̀ṣì lọ́jọ́ àìkú. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn The Punch yìí náà ni nípínlẹ̀ Kwara wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ sápá bí lọ sápá ọ̀hún láti lè jẹ́ kí ojú ọ̀nà gbogbo àwọn ibi tó jẹ́ pé tí èèyàn bá fẹ́ lọ ó lè lọ súnkẹrẹ fàkẹrẹ ló ń jẹ́ bẹ́ẹ̀. Mr. Daniduro, wọ́n ní àwọn ará àpínlẹ̀ Kwara àtijọba àpínlẹ̀ ẹ̀bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ojú wo bí wọ́n ṣe ṣe tó fi jẹ́ pé táwọn èèyàn bá bọ́ sójú ọ̀nà gerege ìrìn wọn ó máa yá lójú ọ̀nà. Ǹjẹ́ ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the nation tó jáde láàárọ̀ tòní Amechi gómìnà nígbà kan rí mínísítà nígbà kan rí lórílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n mà ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ndì kí ni wọ́n ń dìfẹ́ndì. Ẹ má yí kúrò iléeṣẹ́ Radio 1 gbogbo wa bá a bá gbọ́kọ́ lọ́wọ́ amọ̀bí aróko sí o. Inú ìwé ìròyìn The Nation ìyẹn náà wà láàárọ̀ tòní. Orílẹ̀-èdè Nàìjíríà tún revoke IBB teaching hospital. Wọ́n ní iṣẹ́ àkànṣe tí wọ́n gbé fún kọ̀ǹtíráàkítọ̀ kan lórí wípé iṣẹ́ ọ̀hún ó wá ń fàgbìn ó ń fàyọ̀ bí ìgbín tó ń bẹ nínú igbó ọ̀gẹ̀dẹ̀ àbí igbó kòkó. Wọ́n ní iṣẹ́ ọ̀hún wá ń fàyọ̀ àfàìmọ̀ ká má tún yẹ̀wò. Inú ìwé ìròyìn The Nation nìyẹn náà wà. Omi o wọ́n ní ẹ̀kú omi ó mà ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní ìlú Mina. Inú ìwé ìròyìn Mina nípínlẹ̀ Niger ibẹ̀ ni wọ́n ní omi tó kún ó ti ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ o. Àásù wọ́n ní wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òkè àwọn tilé ẹ̀kọ́ Nazarawa University ni o. Wọ́n ní àwọn ò rí wípé àwọn kọ iṣẹ́ sílẹ̀ àwọn ò wojú iṣẹ́ àwọn ò sì wojú àwọn akẹ́kọ̀ọ́ nǹkan kan ní ò fà á torí tí ò bá nídìí obìnrin jẹ́ kumolu. Ǹjẹ́ ẹ ti gbọ́ abe ó ní lẹ́yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń lòun wà o. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹ̀yà Ògòní wípé ẹ má jẹ́ aṣàbòsí ká má sì ṣọ̀tẹ̀ ara wa o. Ẹ jẹ́ a ri pé ẹ̀yin Bọ́lá Ahmed Tinubu náà ni gbogbo wa dúró sí o bó bá di àsìkò ká dìbò lọ́dún 2027. Ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn tiwọn òun ó ń jáde kiri bí ìkẹta tan nínú gbogbo ìwé ìròyìn láàárọ̀ tòní. Kò sì sí ihun tí wọ́n ń sọ ńbẹ̀ náà jọ̀rọ̀ ètò ìdìbò bàlàáfíà òṣèjọba ìyẹn ìbò ètò ìdìbò tí ó wáyé ní ogun ọ̀sẹ̀ tá a wà náà yìí. Ìjọba ìpínlẹ̀ Èkó nílò larger budget. Yes, we need larger budget to meet infrastructure demand. Owó ló ń tán gbogbo nǹkan. Owó ni ìdáhùn ohun gbogbo bíbélì náà sọ bẹ́ẹ̀. Ó ní owó ni ìdáhùn ohun gbogbo. A nílò ètò ìṣúná tó kà sí àrá kò ní ganiláyà láti lè fi ṣe gbogbo àwọn nǹkan tó tọ́ àti tó yẹ lọ́dọ̀ wà nípínlẹ̀ yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn bàndíìtì mẹ́tàdínlógún àwọn ọlọ́pàá mẹ́wàá torí wọ́n kọjú síra wọn báyìí ni pé sẹ́ á fọmọ kọ ọmọ àlè ọmọ ọkọ sì lògùn ọmọ àlè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò orí yín ò ní gbàbọ̀dé. Ẹlẹ́dàá wa tá a ṣiṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò ju ti káṣọ àwọn ọmọ wa káwò wọ́n ṣé wọ́n ti sùn wọ́n ti jí lọ yóò máa bá yín lọ.

0: ṣẹ̀dá Nàìjíríà ò ní padà lẹ́yìn yín fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fọkàn kan ṣe o. Ṣẹ̀lẹ́ṣẹ̀ àwọn ọlọ́pàá kọjú sáwọn agbésùnmọ̀mí 17 sùn nínú àwọn agbésùnmọ̀mí mẹ́wàá nínú àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n yọjú sọ́wọ́n àṣà àti Kédùmarè kó bomi ìtura sọ́kàn àwọn mọ̀lẹ́bí wọn. Ǹjẹ́ ẹ ti gbọ́ ìròyìn yìí jáde nínú ìwé ìròyìn lánàá? Bẹ́ẹ̀ náà ni wọ́n tún rọ gbọmọgbọmọ adítíẹ̀ o, bí ọ̀dọ́mọbìnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin tó mọ̀ wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà ò fààyè gba kéèyàn ó gbẹ̀mí ara ẹ̀. Ilé ẹ̀kọ́ law school tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin gan náà ni wọ́n náà wà o. Àmọ́ síbẹ̀síbẹ̀ ó mà fúnra ẹ̀ dẹ̀mí ara ẹ̀ légbodò kọ́lọ́hún ó ṣàánú wa o, kọ́lọ́hún ọba kódà àbí ṣé ó dẹ̀mí ara ẹ̀ légbodò àbí ó jẹ́ aláìsí kọ́lọ́hún ọba kó ṣàánú fún wa kó bá wa rọ́ ìdílé wọn lójú. Ẹ má gbẹrù lọ́wọ́ ẹnikẹ́ni àgàgà bẹ́ ẹ bá níbi ẹ̀ ń lọ ó léwu wọ́n lè ti dìdìkudì síbẹ̀ ẹ ṣọ́ra wọ́n lè ti gbé pará sínú búrẹ́ ẹ má gbà á ẹ wà nílajú madam care for your lord while I care for my goods. Torí pé a máa rán ọ̀pọ̀lọ inú ìwé ìròyìn daily trust ẹjẹ́ ń dátọ́ mi tí ń bá padà dé ìjẹ́ ti gbọ́ ó ń tẹ̀ ẹ́ síwájú.
1: Ikeja Lagos announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School set holder with credit in 5 subjects including English language may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.
2: O de pada, o rile, o kilo. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Ó máa láwọn láwọn àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Gbàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640, Lẹ́kan Awolúgà sórí 07038998468, Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio

0: ìdàgbàsókè àti jẹ́ kí ètò ìdìbò ọ̀hún kó wáyé ní ìrọwọ́rọsẹ̀ kó sì yá ní kankan kí gbogbo oníkálukú lè rí ojúṣe wọn ṣe. Síbẹ̀ náà ni wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ti Nigerian Police Force, Nigeria Security and Civil Defense Corps, Economic and Financial Crime Commission. Wọ́n ni wọ́n ti yan àwọn òṣìṣẹ́ wọn láti rí wípé wọ́n wà ń bẹ̀. Ẹni tó jẹ́ akọ̀wé fún àjọ elétò ìdìbò INEC, Adédayọ̀ Òkétọ́lá, ni wọ́n sọ ọ̀rọ̀ yìí. Wọ́n ni kéèyàn tó péjò a máa palẹ̀ ni ìgbáradì náà nísìnyí sọ wípé a níbi tá ń lọ. Ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ a ti mọ̀ wípé ó ní àjò tí ó rè látọ̀ àná ọjọ́ ajé ni wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ètò ìdìbò tó máa wáyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún tá a wà yìí ní inú ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀gbẹ́ni Òkétọ́lá tó wá fìdí ẹ̀ múlẹ̀ wípé ká fọwọ́ wẹwọ́ náà ló ń jẹ́ kí ọwọ́ mọ̀. Wọ́n ní gbogbo àwọn tó yẹ káwọn ó jọ fi ọwọ́ wẹwọ́ láti jẹ́ kí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun tọdún 2026 yìí tí wọn ó dìbò gómìnà kó lè wáyé ní pẹ̀lẹ́kùtù. Wọ́n ní gbogbo ẹ̀ ni àwọn rí wípé àwọn ti ṣe fún àwọn tí wọ́n fẹ́ dìbò láti rí wípé wọ́n yẹ káàdì wọn wò. Ṣé bẹ́ẹ̀ ni ó yá báyìí ní ká ẹ ṣe ṣe. Wọ́n ní ẹgbẹ̀lẹ́mùkú àwọn èèyàn náà ni wọ́n sì ti fi orú ni wọ́n ti rí àwọn voters card wọn tí wọ́n rẹ́jísítà. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn kan náà mọ̀ kú tí ìgbà tọ̀dọ̀ tí wọn nígbà tí wọ́n ní wọ́n tún extend PVC. Wọ́n ní àwọn kan náà wọn ò tí ì rí gbà torí pé wọ́n extend PVC collection. Síbẹ̀síbẹ̀ ètò ìdìbò yóò wáyé o yóò sì lọ nírọ̀wọ́rọsẹ̀. Inú òwe ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní ni ìròyìn ọ̀hún wà. Àwọn èèyàn wọ́n mà ti ń kọ̀yìn APC Muslim ticket. Wọ́n náwọn kan sọ wípé ẹ̀yìn bàbá ń fẹ́ra wà níṣẹ́ ni ó yẹ ká fi ìfẹ́ hàn síra wa. Orílẹ̀-èdè Nàìjíríà ṣèyíkì kan Sanni Jingiri ni wọ́n pe orúkọ wọn o. Wọ́n ni wọ́n ṣe àpèjúwe ẹlẹ́sìn míì lórílẹ̀-èdè Nàìjíríà bí èyí tí ò fojú owó tí wọ́n sì ń sọ pé ẹnikẹ́ni tí ò bá ti tẹ́ lọ́rùn láti jẹ́ kí Mùsùlùmí presidential ticket kó tún wáyé lẹ́ẹ̀kan sí lọ́dún 2027. Àṣepé kó nítọ̀hún ó kà áṣà ẹ̀ kó kú ò lórílẹ̀-èdè Nàìjíríà. Àgbà tó gbọ́n àgbà arékọ ò gbọ́dọ̀ máa sọ irú ọ̀rọ̀ báyìí o. Nigerian Democratic Congress òǹdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ ọ̀hún yẹn Rabiu Kwakwanzo àti wọ́n tún jẹ́ alága fún àtẹni tó jẹ́ alága fún Northern Christian Association Reverend Joseph Ayabu àti ajàfẹ́tọ̀ ọmọnìyàn Dèjì Adéyanjú. Wọ́n ní lẹ́nu àgbàlagbà bọ́mọdé bá sọrú ẹ̀ yẹ́ àkómọ́ra alọ́ọ̀létè ìyàwó tó bá sọrú ẹ̀ wọ́n lè ní ó gbápẹ̀rẹ̀ sọ́ọ̀dẹ̀ kó wá lọ máa pọnmi sí i. Ó wá ṣe wá jẹ́ àgbàlagbà náà ni ó tún máa wá sọrú eléyìí nínú ẹ̀sìn. Ẹ má dá orílẹ̀-èdè Nàìjíríà ẹ má dàárú o ẹ má fi ọ̀rọ̀ kọ̀rọ̀ àfiwé tí ò sí níbikíbi ẹ má wàá fi wé nǹkan fún wa lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n kọ̀yìn sí ọ̀rọ̀ tí Jingiri tí wọ́n sọ nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní. Ǹjẹ́ ẹ ti gbọ́ APC PDP NDC wọ́n ní ǹjẹ́ ti gbọ́ iléeṣẹ́ rédíò 103.5 FM ó tẹ̀ ẹ síwájú. Ẹ jẹ́ yílu padà kí n lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune. Eléyìí tó jáde láàárọ̀ tòní nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni wọ́n sọ wípé àwọn obìnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n kóra wọn jáde lógunlógun o wọ́n tóra wọn jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n sì sọ wípé ẹni a fẹ́ la fẹ́ ẹni a mọ̀ láyàn ẹni tá a fẹ́ la fẹ́ ẹni tá a mọ̀ láyàn ẹni tá a fẹ́ ni kí ẹ fún wa. Wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n tóra wọn lọ́wọ̀ wọ́ o lọ sílé ìjọba tó ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun láti lọ sọ wípé ìmú táwọn ń fẹ́ òun làwọn ń fẹ́ o bẹ́ẹ̀ bá sọ abẹbẹ̀ sókè ni igba igba won ni ko si ohun ti o yi ohun to be lopo awon pada tori pe ipinle yi awon wa nbe lana leni awon tun nbe nbe ki nkokan ko ma di ohun ti o ma dun furu koko mo won ni ipinle osun lori eto odibo awon obirin ni won kora won jade ti won si so be emi o so pe won je baba sale gomina onimo ero se yi makinde lo so be o mi o ni won je baba sale fun enikeni to ba gba ona lodo mi lo si ipo tabi leyin tin ba fi po gomina sile I won't be a godfather to my successor makinde so ninu we royin Nigerian Tribune to jade laaro toni wi pe eni ti o selu lore ti o se dada ti o le ti fi sile fawo eyan lati ma gbo un tawo eyan ba fe ti o si ma se eleyi toto ati to ye fun awon araalu ohun na ni todo tawon o sugbon boya kawo eyan ma ro wi pe in ba won se duro lori wi pe kenikan ko wa gbiyanju ati lo sipo gomina boya awon fe wa je baba so pe won ni lodo tawon ko si ohun to nje be tori wi pe omo to baba ipile idi iya e ko ni se asoda inu we royin Nigerian Tribune to jade laaro to ni lo wa I saw lasa ni se wa ko ni soko wa ona ko ni ko ni se wa ko ni saya wa ami be ni o ni se wa ko ni somo wa ko tun ni se mo lebi wa o won ni egberun kun awon eyan ni aisan yi ma tun ti pa lojude to je wi pe iku pelu e ni won jo rin I saw lasa tawon ajo NCDC ti won tun pariwo soke tatantan pe ki omo orile de Nigeria kari wi pe a nse eto imojuto imototo ta ba si ri wi pe o dabi igba ti nkan se nkan ka tete ke gbanjare lo sodu awon ti won mo oju leje tori wi pe irorun igi bayo ohun na ni irorun eye o won ni eni ti nkan be ba si nse awon to wa lagbegbe ki won tete gba lamoran tori wi pe o se se omu debi ti o ile rori ati lo sayewo sira e inu owe royin Nigerian Tribune na lo wa nje ti gbo ani pe inu iwe royin the punch to jade laaro toni o pe holo won ni won ti yan awon eyan to din die ni egberun 5,880 ni won ni won ti yan fun edo ward ni kankan 4,880 edo governor Monday Opeolo o ti yan awon eyan repete lati ri wi pe won je alamojuto special assistant oluranlowo ati alamojuto lawon igberiko lati ma se imojuto ati atileyin ipolongo fun egbe oselu All Progressive Congress ninu ipinle edoni oke ma lo ro pe ipinle mi ni so inu ipinle edo na ni o tori pe tani ba yohun la ma jale esu Monday Opeolo ana ojo Monday na ni eyan to nje Monday to tun fe to sojo aje ojo Monday ni won ni won ti lo si gbogbo awon ijoba ipinle ijoba ipinle meji ni logun so nbe ninu ipinle won o gbogbo won ni won ti jo korajo ti won ti wa fenuko lori wi pe eyan lagbaja ke eyan tamedu awon akoroyin nbe nbe a foro lede fun gomina ati olubadamoran won nipa iforo igboro kaye Patrick Ebojele oni Opeolo yan awon eyan yi ti won nitori pe won mo pe won dangajia be na ni mo sumo awon araalu daada lati le se nkan ti egbe oselu ohun to fe nje ti gbo ninu iwe iroyin Nigerian Tribune ebi oni pa wa o iya o si ni je wa won ma ti nsoro bo se je wipe awon kan ti bere si ni beru wipe se ebi ko leleyi bayi awon opinle bi Kebbi ipinle Sokoto ipinle Plateau won ni won ma ti bere si ni beru lori bo se je wipe onje pipese ni ipinle ohun korinle to bo ti se nwa tele mo o ayo si meji o si fa yato si awon agbesumo mi ti won o je koloko to fe roko ko lo oroko ti won o je keni to loko ko gbo ko lo ko roko siwo osi jaka ni to me rodo to lawon ati meja ohun na o rodo won ni gbogbo kini yi o ti se bere si foju han laarin ilu olohun o ma fi pa eni ko wa ami nje ti gbo pastor won ni oyo pastor won ni won ti fi owo ti ku ofin won fi mu won oku anu wero yin to se je pe won ni nipinle ogun na won to fo owo ti ku ofin won mu ogun na won ti mu ojise oluwa kan nipinle ogun won ni se ni ma dogbon gba nkan gowo lowo awon ti won je eyin olujosin ninu ile ijosin todo ti won abi eri tin je ko abe ni won fi se apejuwe ojise oluwa yi nigbati ogun state police command ti won ni fun won ti fi owo ti ko fi mu eyin ojise oluwa kan abi oruko eni na ni Kehinde Makinde eni ti won mo si pastor Kenny eyin ilu Ibadan ni pinle Ayo o wonu ara won ni o wonu ara won awon olopa pinle Ogun ni won sise lo pinle Ayo ti won lo mu pastor Kenny tawon ma fi ogbon elumokoro yi paitai fi gba awon eyan won ni le ijo si won be ni agbegbe Saje Adatan nilu Abeokuta sugbon ngba ti owo awon olopa ti o fi te won ipinle Ayo bayi ohun na ni won ti lo mu won awon olopa fi idi oro yi won fi mule won ni nise ni won ma nwa orisirisi e sa agbon ta ma gbe olohun ma je agbon agbenuso olopa ni pinle Ogun oluseyi babaseyi ni won kede oro yi sita o won ni owo awon olopa ipinle Ogun o ti te enikan to pere ni ojise oluwa sugbon to je wi pe o mo ojise nkan okay boya ka ni ojise owo ni ninu iwe iroyin the punch to that laaro to ni o nbe ninu iwe iroyin Nigerian Tribune to tun jade laaro to nde ti gba ninu iwe iroyin Nigerian Tribune wi pe iwe iroyin the punch o jare won ni visa processing shift won't affect Abuja embassy operations. Yes, volunteers. Imagine Lesha Radio 103.5 FM. The United States Mission in Nigeria. Awon ajo ijoja orilede America. A kuro lorilede Nigeria. A fe lo kawe, a fe lo sise aba ni nkan pataki kan ta fe lo se lorilede ohun. E kuku mo pe ko so gbo kan. E nte alumokoro yo si lorun ope. Eni aba fun visa na ni o ti rin aju. Ewu loro yen. Won ni won ti je ka won eyan o mo wi pe ko si iberu bojo ani ki ona o gbabo mi ni tori pe a ma po na oko da a nbo si bo si ona ile aba a ma po na ile da a nbo si bo si ona oko eni to fe lo soko lejigun bo ba gbona oke otun oke ola to ba lo die bo ba tun wu o tun le lo gba yana oni magbo ko tun ele jare o tun le lo gba be na bo tun lo si oko bi to ba fe lo o owo na ni ona a ma po na bi kan da yato sona obo mi won ni ki ko ta won so wi pe ki embassy awon to wa lefo nikan ni ko ma sise iyen o so wi pe awon oni sese pe lawon eyan to nbe lagbegbe Abuja ko si so wi pe boya ile embassy ohun to nbe lolu ile wa ilu Abuja boya laburu kankan abi ikosile kankan o deba lati owo awon won ni ko si ohun to nje be asiko ni gbogbo nkan asiko ta wa yi na ni ke je ka jolu inu iwe iroyin the punch lo wa laaro toni ojo kini osu kejo odun ta wa yi na ni Department of State ni won ni won tun ri align roofing visa he ba gbagbe pe won ti so tele tele wi pe no a o ni lo sawon agbegbe kan o a o ni je kawon eyan wa lati orilede America ki won duro nibi kan nitori awon ewu sugbon won ti tun wa to bere be awon bi ti won o tun ma fun awon eyan laaye lanfani visa ti won o tun ma se abewo si fun eyikeyi irin ajo to ba won won lati lo nde ti gba Borno man ipinle Borno ni won ni won ti won ti mu won ti di mu pepepe o àwọn àtàwọn àjọ EFCC ọ̀rọ̀ ti kan ara wọn. Wọ́n ní àwọn àjọ EFCC àjọ olójú àṣà tí máa rí gbogbo nǹkan wo nǹkan wo nǹkan owó wa ń bẹ lọ́wọ́ eléyìí mo rí náírà lọ́wọ́ ẹ̀ Maiduguri Zonal Directorate. Wọ́n ní wọ́n ti fọwọ́ ṣùgbọ́n òfin mú ọ̀gbẹ́ni kan Nuru Dahiru òun náà ni wọ́n pe orúkọ ẹ̀ o. Nígbà tí wọ́n sọ wípé wọ́n fi ọwọ́ ṣùgbọ́n òfin mú lórí ọ̀rọ̀ owó mílíọ̀nù mẹ́ta 3 million owó kan tí wọ́n sọ wípé ó da àwọn àti ẹni ọ̀pọ̀. Anti-graft agency ló fọwọ́ ṣùgbọ́n òfin mú ọ̀gbẹ́ni yìí ní agbègbè Bama lójúnà Bama Road Maiduguri nípínlẹ̀ Borno. Òun náà ni wọ́n ti fi ọwọ́ ṣùgbọ́n òfin mú. Wọ́n sì ń ṣe ìlérí wípé àwọn wàá fìyín ìdí kókó ọ̀rọ̀ náà torí pé káwọn lè fi irú bẹ́ẹ̀ ni ẹni kí àwọn fi irú fẹ ẹni bẹ́ẹ̀ kí wọ́n fi jófin káwọn èèyàn kí wọ́n lè máa bẹ̀rù pé EFCC ń bọ̀. Ǹjẹ́ ti gbọ́ Radio 1 103.5 FM ó ń tẹ̀ síwájú àdúpẹ́ púpọ̀ tẹ̀tẹ̀tẹ̀ sí wa.
1: Àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọdún mẹ́jọ sókè èyí tá a gbégbálé lórí ìlòkulò ni àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò yìí ni àwa lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa. Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa. Ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti ilé iṣẹ́ Radio 1 103.5 FM.

0: Lásìẹ̀rù bàbá wa is eminent. Bàbá Aládùúrà Samuel Olúkàyọ̀dé Taiwo láti inú ìjọ The Holy Pentecost Church of CNS ẹgbẹ́ orí òkè Àgbàlá Ìtura 18 Alhaji Olúfisi Street Lẹ́bàá Pásá Memorial High School Ọkọ́ta Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́ ẹ máa bá wa bọ̀.
1: Ní orúkọ Jésù.
2: Àmín.
1: Adúpẹ́ lọ́rẹ̀ fún ètò yìí. Jésù ọ̀rẹ́ yìí tó gbé kalẹ̀. Òun tẹ̀síwájú, òun bá bomirin, òun gbogbo lọ dédé. Ọ̀gá ògbójúlọ, àwọn atáhánṣe àti àwọn tí wọ́n gbọ́ jákèjádò gúnmẹ̀ ẹ̀yìn àgbálá ayé. Gbogbo wọn ni wọ́n ń gbádùn rẹ̀ Olúwa àgbà pẹ́pẹ́ ìtàmútọ̀ wa. Ọ̀gá ògbójúlọ ní orúkọ ti Jésù, gbogbo àwọn ọkàn. Ọ̀gá ògbójúlọ ní gúnmẹ̀ ẹ̀rin àgbálá ayé. Adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ̀ ń kọ́ sáláṣí Lédùmarè àti àwọn ọmọràn tí ẹ̀ ń gbà wá. Adúpẹ́ lọ́wọ́ yín gbọ́ pẹ́pẹ́ ìtàmútọ̀ wa. Jẹ́ nítorí orúkọ rẹ ọ̀gá ògbójúlọ, a ó tún máa lọ nínú ètò náà ní wákàtí ọ̀wọ̀ yìí, èyí tó mú wá síwájú wa tí í ṣe èmi ó lọ sí ọ̀dọ̀ Jésù. Ẹ bá wo ìwé orin KNS 658.
2: The title of our word to you today is I Will Go to Jesus. I will take our readings from our hymn book KNS 658.
3: Èmi ò lọ sọ́dọ̀ Jésù, ẹni ń pè mí pé kí n wá ẹni tó ṣe olùgbàlà fún ẹlẹ́ṣẹ̀ bí èmi.
1: Èmi ò lọ sí ọ̀dọ̀ Jésù, ẹni tó ń pè mí, ohun tó pe àwa, òun náà ló ń pè wọ́n nísìn. Èmi ò lọ sọ́dọ̀ ẹni tó ń pè mí kí n wá, ẹni tí í ṣe olùgbàlà fún èmi. Àwa tí ó ti pè ta wà níbẹ̀, àmọ́ orí ọ̀fẹ́ tá a rí gbà níbẹ̀. Yorùbá bọ̀ wọ́n láàpẹ́ ni kì í pe ní ṣeré. Jésù òpè ṣeré fún àǹfààní rẹ ni. Jésù oníkọ̀ọ́kọ́ gbà lọ́wọ́ rẹ, ìwọ ló fẹ́ gbà lọ́dọ̀ Jésù. Bíbélì fi yé wa, ó ní fún ara ẹ̀ fún Ọlọ́run lẹ́bùn ayé. Nígbà tí èèyàn sì wà láyé, ló lè sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Ẹni tó bá ti kú, kò sí kankan tó lè ṣe mọ́. Yorùbá yìí sọ pé lẹ́yìn ikú, sàárè ni Yorùbá pé. Ẹni tó bá ti kú, kọ́ lọ sí ni. Wọ́n sì bá gbé lọ sínú sàárè ni. Kò sí àtúnṣe kankan mọ́ nígbà yẹn. Tó bá ṣe dáadáa, a bà lọ́hùn. Bí ó ṣe dáadáa, a bà lọ́hùn. Ṣùgbọ́n nígbà tá a ṣe wà láyé yìí, a lè ṣe àtúnṣe. Kò sí bá ṣe lè ṣe bí kò ṣe pé ká tọ Kristì lọ. Ìwá sí ọ̀dọ̀ Jésù lónìí ẹ̀ka ẹsẹ̀ tó tẹ̀lé.
3: Èmi ò lọ sọ́dọ̀ Jésù, ìríra àti ìbínú, ìkà àti iṣẹ́ tó burú tẹ́nìyàn ń ṣe òun kò ní.
1: Ó ní èmi ò lọ sọ́dọ̀ Jésù, ìríra tàbí ìbínú, ìkà tàbí ìrẹ́jẹ, Jésù ò ní rárá o. Jésù ò ní rárá àti rárá. Burú èyí tí àwa ènìyàn ṣe, tá a bá pè yàn pé kó wá jẹun, ẹni tá a pè kó wá jẹun, ẹlòmíràn ti dẹ pàtàkì tó sílẹ̀ dé. Ẹlòmíràn nígbà ẹni tó kó wá jẹun nígbà tó bá dé, ó máa mú lọ́wọ́ dání ni. Wọ́n fi oúnjẹ yẹn wọ́n fi tàn láti lè ríbi ṣe ní jàm̀bá. Ṣùgbọ́n lọ́dọ̀ Jésù kò rí bẹ́ẹ̀. Ìkà àti ìrẹ́jẹ tàbí ìwà búburú Jésù òde o, kò ní rárá. Tó o bá tọ Jésù lọ, ìgbà rẹ yóò di ọ̀tún, ọ̀rẹ́ yóò di ayọ̀. Wà wá ní kàdí mo ti mọ̀ pé báyìí ni, ń bá ti tọ Jésù wá tipẹ́tipẹ́. Ṣùgbọ́n olóyìnbó ní late is better than never. Bó tilẹ̀ jẹ́ pé ó pẹ́, ó sọ̀tú pé kó má lọ rárá. Nítorí wọn kì í máàkì rẹ́jísítà pé ó léètì, kò sí lọ́dọ̀ Jésù. Ó pe àwọn kan lọ́rọ̀ pé kán roko, pé kán ṣoko. Ó pe àwọn kan láàárọ̀. Àwọn kan lọ́sàn-án ni wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ tiwọn. Àwọn kan lálẹ́ ni. Nígbà tí wọ́n sì ń ṣiṣẹ́ lọ, tó di nírọ̀lẹ́ tí oníkálu ṣí sí mi lọ́wọ́ alẹ́. Aláàárọ̀ ti rò pé òun máa gbowó tó ju tọlọ́sàn lọ. Ọlọ́sàn ti wò pé òun á gbowó ju tó nírẹ̀lẹ́ lọ. Ṣùgbọ́n nígbà tí Jésù ó sanwó fún oníkálukú wọn, iye kan náà ló san fún oníkálukú wọn. Nígbà tó wá gùn, òun náà sanwó iṣẹ́ tí oníkálukú ṣe fún kẹnikẹ́ni mákùn. Ìkà àti ìrẹ́jẹ Jésù ò ní. Nítorí náà ó dára láti tọ Jésù lẹ́yìn ju àti tọ afẹ́ ayé. Ẹ tẹ̀ka síwá Jésù.
3: Ó dùn mọ́ mi kí n ṣe bẹ́ẹ̀. Ta ló fẹ́ mi bíi ti Jésù, ẹni tí ó gbanilà? Èmi ò lọ sọ́dọ̀ Jésù. Jésù tó ṣe ọ̀rẹ́ wa, àánú wà nínú rẹ̀ púpọ̀ fún ẹlẹ́ṣẹ̀ bí èmi.
1: O ni emi o lo sodo Jesu. Eni to pe e pe ko wa. O pe e lati da olola. O pe o lati se ologo. O fe mu o kuro ninu okukun bo si ni imole. O fe so igba aye re di otun. Eni kan o ni to Jesu wa ko ka ba mo. Afi ti o ba wa. Awa eni e ti Olorun lo. Jesu pe wa a si je pe Kristi. Jesu omo Olorun. O si bere si ni to wa. O bere si ni fi han wa. O to wa sona. Ta fi debi ti ade yi. Ta wa wulo fun ose re. Ta ba je pe yen nigba yen. Ta ba n tele ohun taye a te mo boya ma si wa laye tabi a oni si. Sugbon nigba ti a je pe yen. Awa ni kokan la n gbadun e. Awa ati idile wa gbogbo wa la n gbadun e. Nitori pe a ti mo yato. Laarin okoko ati imole. Enikeni ko le fo ohunkohun ruwa lojumo. Nitori pe ato Jesu wa eje ka du lowo iwe ke anesis nesi 178
2: our hymn book 658 told us about the calling of Jesus. He's calling everyone to come to him, come even as a sinner come. And the second verse is talking about going to Jesus because he does not love cheating, fighting and all the evil vices, and he's a great teacher. So Jesus is calling all of you. And it continued to say that I love to go to Jesus because he loved me so. Jesus loved us so well and he died for us. He saved us. He paid with his life for us to live. Jesus is calling us because he is our friend and is full of mercy. And he came for the sinners. So our Father is imploring us that even he's giving him his life as an example. That he was called, our Father was called by God to work for him. He is giving himself as a living sacrifice unto God, because it is only when we are living that we can serve God. It is only when we are living that we can benefit from his goodness. A lot of people trap themselves, trap them, their friends, but Jesus is a true friend and a true way that will not trap you. You can come to him the way you are at this moment. It is never late, or it is better late to come than never to come. Jesus invited some to work for him in the morning. He invited some to work in the afternoon and some to work in the evening. But he paid everybody their wage. Instead of going for the vanities of the world and for things that will perish, Jesus is calling you so that you can have everlasting life. There is no cheating in him. He is calling you to come from darkness to light. There is no regret in his calling. It is only joy. If our Father had not listened to the call, if he had not taken the call, if he had not answered the calling, he does not even know where he will be now. But because he hearkened to the voice of God, he answered the call, he obeyed. So many people are benefiting from that call. And you are also benefiting as you are hearing the word. So Jesus is calling all of us to come to him.
1: Eje ka tesiwaju ni ore wa 178.
2: Him 178.
1: I say kinisi kerin.
3: Alejo kan ma nkankun pe wole. O ti n para be ti pe pe wole. Pe wole ki o to lo. Pe wole emi mimo. Jesu Kristo mo baba pe wole
1: se atugba on ti o to nibe yen o ni alejo nkokun Jesu ran mo le ka re o nkokun gbogbo gbomo alejo yi kokun pe wole o si ti para be ti pe o e wo gbate ti nboro Olorun ki se todo wa ni kan a le kaye ibi ti oro Olorun tin jade ni gbogbo orile ide kaakiri ti Nigeria papa. O ti e popo o ko apoju bi o se njade nibi lo njade lohun awon ko aji jade laaro awon kan losan awon kan nirole awon kan laleni ti radio n ye lo ti television lo nbe ti media mele la beka alejo yi kokun mo ro pe wole o se afani fun o ba pe wole ma je ka alejo yi lo ma je ka alejo yi lo. Nitori pe alejo ayo ni alejo orire ni ese ka kesi boji
3: sile ko okan re fun pe wole bo ba pe yo pada lo pe wole pe wole ore re ni yo da abobo okun re yo pa omode opin pe wole
1: oni alejo yen koku o sile ko oko re fun sile kokun ma je ko lo to ba ti sile kokun to ba wole ayo lo wonu oko re yen igbala wonu aye re niyan sile kokun alejo to ba wa ni wa to ba ko le kun ta ba sile kokun ko le wole o bo gba le kun ju be lo o le ko le wole sugbon ni gbadu ba ti sile kokun ibibili ayo oni o ko le kun oni sile kokun fun ayo to ba sile kun yi o sile kokun fun ayo niyan o igba re do tun niyan isoro ko nu aye re ta ni ninu eniyan to ni lowowo ti o ni lo si hospital to ba lo si hospital o gba card o submit won a tu submit e si bi kan won a ma pe ni ni kankan ke lo ri doctor ti o ba le ri be ni ti aye melo melo ti Jesu Christi gbogbo agbara lo wa lodo Jesu Christi to lo gbogbo soro yohun ko le ni to ba ti sile ku fun alejo to ba ti wole wa isoro edun igbagbe ende ko oni lo si odo Jesu ko tu pada wa ke abamo to ba ti duro lori ipe yen e tesi wa ti mo
3: o ko ha n gba ohun re pe wole yan lore nisisin pe wole o n duro lenu lekun yo fun ole ayo wo o yin oruko re pe wole
1: oni o ko ha gbo ohun re o n gbo ise ni ko pe wole o o n gbo ohun re pe wole ba je ko lo o ti o ba je ko lo e do wo regret e o sile kun fun ayo ko wole oluwa yo so eda e tesi waju
3: alejo orun wole pe wole yo se ase fun o pe wole yo dari eseji o gba to ba faye sile yo mu odele orun pe wole
4: je kun kan bayi
1: oni e pe wole yo se ase fun o bi oluwa ti nbe ti emi re si nbe be ti gboro lorun na yo se siri ninu aye yin
2: amen
1: ni oruko Jesu Kristi oluwa wa
2: amen god bless Nigeria
0: etun tese gbo ton yi ni etu oro re ye lati enu baba wa His Eminence baba Alajuwa Samuel Olukayode Taiwo lati ni ijo Holy Pentecost Church of CNS ebe Orioke Agbala Itura 18 Alaji Olusisi Street Leba Pata Memorial High School Okota Isolo Leko nibi ti Jesu Oniseyanu ti je owo ara re ti opo eyan si n gba sile idande aniyo ti oniruru iseyanu si sele loruko Jesu bi awon eto se lo re ni gbogbo ojo Wednesday iyen lola ni isisilo ni deede ago mewa owuro ni gbogbo ojo Friday keta loshoshu ni isoro to wole esu pale ojo Saturday akoko loshoshu ni adura fun igbasoke emi prayer for spiritual blessings ojo Sunday ni eko bibeli lago meso ku iseju merogun laaro Sunday lago mewa aro ni isidupe ewa gbo ojo Sunday keji loshoshu ni adura agba ipo e-top service Orioke Agbala Itura Ijesha Jebu along Agowoye Road, Ogun State. Eleri Baba His Eminence Baba Alajuwa S.O. Taiwo ni gbogbo ojo Monday, Tuesday ati Thursday bere lati ago 12 osan. Ele pe Baba S.O. Taiwo sori ero ibanisoro ni 08033886569. Lekan si 08033886569. Ipade du ojo mejo ni asoko na lori eto oro reye Jesu. Lulua.

aago mẹ́sàn án lẹ́lù ẹ̀kálẹ́. Ìròyìn ní ṣókí la mú wá nílé iṣẹ́ rédíò 1103.5 FM Adétòhún Olúwọlé ló níròyìn. Àjọ kúnlẹ̀ kódọ̀ ti Lagos Environmental Sanitation Corp ni wọ́n ti dóòlà ẹ̀mí alábiamọ mẹ́rin níbùdó òdalẹ̀ sí. Àjọ Lagos Environmental Sanitation Corp tó gbajúgbajà tí gbogbo èèyàn pè ní káì ni wọ́n ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, èyí tó wáyé lójúnà Èkó sí Àgbádáríkì, níbi tí ẹni tí ó jẹ́ olórí fún àjọ Lagesk Ọ̀gbẹ́ni Ọláníyì Cole tí wọ́n ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ lórí ẹ̀rọ agbọ́rọ̀kàyè ẹlẹ́yẹ ìyẹn X and wọn lórí ẹ̀rọ àtagbà, wípé nígbà tí wọ́n ṣe àbẹ̀wò àti lè jẹ́ kí agbègbè ó wà ní ìmọ́tótó, wọ́n kẹ́fin wípé àwọn alábiamọ kan wọ́n gbé ní ibùdó ìdalẹ̀ sí. Nínú ọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Cole, wọ́n ní àwọn ìyálọ́mọ tí wọ́n fi ojú kan níbùdó àwọn ìdalẹ̀ sí ọ̀hún ni àwọn àjọ yìí ti ṣe ìtara ṣàṣà láti kó wọn kúrò níbẹ̀ nítorí pé ó jọ mọ́ iṣẹ́ wọn, àti láti ṣe ìmójútó ìyálọ́mọ àti àwọn ọmọ náà kí wọ́n wà ní ipò tó péye kí wọ́n sì lè bá àwùjọ péjọpọ̀. Àjọ tó ṣe ìmójútó nípínlẹ̀ Èkó, Lagos State Environmental and Special Offence Enforcement Unit, wọ́n sọ wípé wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọ̀kadà alùpùpù ìyẹn tí yìí ẹ̀ ń lọ bí ó lé ní 84 ni wọ́n ní wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú wípé wọ́n lòdì sí ìlànà ìrìnà ọkọ̀ nípínlẹ̀ Èkó. Alága àjọ task force Ọ̀gbẹ́ni Adétayọ̀ Akínrilé, wọ́n sọ ọ̀rọ̀ yìí nígbà tí ẹni tí agbẹnusọ fún ẹgbẹ́ ọ̀hún Ọ̀gbẹ́ni Abdulrahim Gbadeyan nípínlẹ̀ Èkó wípé wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ènìyàn yìí láti yàgò fún àwọn agbègbè kan pàápàá lérékùsù Èkó, ṣùgbọ́n tó jẹ́ àwọn èèyàn yìí kọ tí ọgbọ́n sí. Ẹ̀sùn tí wọ́n sì fi ń kàn ni wípé àwọn ọlọ́kadà alùpùpù yìí wọ́n hu ìwà ìbàjẹ́ àti àwọn ohun tí ò ṣe máa sọ láwùjọ bíi kí wọ́n máa lò ó láti máa fi ṣe iṣẹ́ láàbì. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ yìí ni ibùsọ CMS bus stop Ọbalẹ́ndé Osborn roundabout Abraham Adesanya road Lekki Ajah express àti Lagos coastal road ni ọwọ́ ti tẹ àwọn ọlọ́kadà tó lé ní 100 ọ̀hún. Àwọn àjọ tó ń mójútó ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè Nàìjíríà lórí kíkó wọn níjànú, the Nigeria Upstream Petroleum Regulatory Commission àti NUPRC ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ wọn láti yé máa lo ẹ̀rọ ìgbàlódé AI láti máa fi mú àwọn ohun tí ò rí bẹ́ẹ̀ wá nípa bí wọ́n ti ń gbé káàkiri lórí ìgbanisíṣẹ́. Àwọn àjọ yìí kan minú lórí bí àwọn èèyàn ti ń lo àwọn èèyàn ní jìbìtì lórí ẹ̀rọ ayélujára nígbà tí wọ́n ní wọ́n lo AI generated employment letter láti máa fi kó àwọn ènìyàn sójúnà àti gba owó lọ́wọ́ wọn. Àjọ yìí ní bí iṣẹ́ bá ń bẹ̀ ńlẹ̀, àwọn ọmọ ojúkò obi tó yẹ káwọn ò fi sí láti polongo ẹ̀. Ẹni tó jẹ́ olórí fún ẹ̀ka ìfọ̀rọ̀lédè fún àjọ ọ̀hún Eniola Akinkwotu ló sọ lórí ẹ̀rọ alátagbà ẹ̀ wípé tí iṣẹ́ bá ń bẹ̀ ńlẹ̀, àwọn ọmọ ojúnà láti lè fi kéde fún aráàlú, àmọ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má dá àwọn tí wọ́n bá ń tẹ àtẹ̀síjẹ́ yìí sórí ẹ̀rọ ayélujára nítorí pé òní pàìpàì ni wọ́n. Police Service Commission PSC wọ́n ní nípínlẹ̀ Ọ̀ṣun látàrí ètò ìdìbò èyí tó fẹ́ wáyé níbẹ̀ lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni wọ́n ní àwọn ọlọ́pàá ti wà ńbẹ̀ wámúwámú láti ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. DIG Ọ̀gbẹ́ni Taiwo Lakanni ni wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n jẹ́ alága fún àwọn àjọ PSC tí wọ́n dúró fún ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ní lábẹ́ bó ti wù kórí àwọn ọlọ́pàá yóò lo ìlànà tiwọn àti láti ri wípé ètò ààbò tó péye ó wà lórí àwọn olùdìbò
ara ilu ati gbogbo awon odibo lojo nipinle osun iroyin soki oni ju bayi lo e je ka tun pade ti wa di lagu mokanla ade tun oluwole loruko mi le ko si ile ise radio 1.3.5 fm leti go iroyin adupe pupo lowo yin be ti se tete si wa.

0: ìwọ lè rí kan lónìí lórúkọ Jésù. Yes.
1: Lọ́gọ́.
0: Lọ́kan.
1: A sì mú ọkùnrin náà lára dá.
0: Àbájọ tí a fi ń pè mí ní bàbá lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi kọ́ ló ń jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ o. Ibi lẹ́sẹ̀kẹsẹ̀ ti jáde ni o. Lẹ́sẹ̀kẹsẹ̀ là ń pè ní lọ́gán. Ọlọ́run lọ́gán ń bẹ ní ìsìn. Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ nítòsí ní ìsìn. Tó o bá gbàgbọ́ lónìí, ohun gbogbo tó o ti ṣe tọ́ lérí sí yẹn, wà á bẹ̀rẹ̀ sí ṣe.
2: Amen.
0: Ohun gbogbo tó jẹ́ ìdènà fún ọ yóò kúrò lọ́nà rẹ lónìí.
2: Amen.
0: Ó bò ìdílé bàbá tí ò jẹ́ orí bí yan, tí ò jẹ́ orí bí lọ iná Ọlọ́run jó wọn.
2: Amen.
0: Ìdílé ìyá tó dé ọlọ́nà ojú Ọlọ́run jó wọn.
2: Amen.
0: Ogun àná tó sọ ọkọ mọ́lẹ̀ yẹn iná Ọlọ́run jó wọn.
2: Amen.
0: Ọ̀nà mi yálà, ọ̀nà mi yálà, ọ̀nà mi yálà, ọ̀nà mi yálà.

0: kò tó ń ka yẹ kò di gbàgbé lónìí.
1: Amen.
0: Ẹ̀rí kò jẹ́ tiẹ̀ lónìí.
1: Amen.
0: Ọjẹ́ rántí rán ọlẹ́tí ọ̀rọ̀ àwọn bàbá wa kan. Nínú Bíbélì, nínú òsì àwọn apostoli orí kẹta. Látẹsẹ̀ kínní ọgbọ́n tí Bíbélì tó sọ níbẹ̀ ni.
2: Ǹjẹ́ Pétérù àti Jòhánù ni wọ́n gòkè lọ sí tẹ́bílì?
0: Pétérù àti Jòhánù ni wọ́n lọ sí tẹ́bílì ní wákàtí àdúrà.
2: Ní wákàtí àdúrà.
0: Yes.
2: Ìṣe wákàtí kẹsàn-án ọjọ́.
0: Yes.
2: Wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ.
0: Wọ́n wá gbé ọkùnrin kan wá tó yarọ.
2: Láti inú ìyá rẹ̀ wá.
0: Ìjọba tó wí ni pé ogun yẹn náà tó le jọjọ́ orí wọn lọ. Àgbàlagbà yarọ láti inú ìyá rẹ̀. Èmi ò mọ o. Àgbà nẹ́nẹ́ fi ń dààmú ọyẹ́ rẹ o. Ọwọ́ rẹ ti kákò, owó ò dúró mọ́ o. Ìwọ ń gbọ́ mi, madam. Ó ṣẹ̀ṣẹ̀ gbowó ńlá kan ni ó ti tó tàn sunkún lọ́wọ́ o. Gbọ́ mi, Ọlọ́run ó fún ọ láyọ̀ lónìí.
1: Ó
0: wọ́n ní kọ́ leléyìí, ìwọ ti ta ìní rẹ tán. Inú ẹkún ló wà báyìí pé kí ni kọ́ tó ṣe. Ọlọ́run ó fún ọ láyọ̀ lónìí. Ìrànlọ́wọ́ yóò dìde sí ọ. Ó ti ta góòlù lé àbí. Ogun tó jẹ lẹ́nu lọ́dọ̀ ìyá rẹ̀ bàbá rẹ̀ ó ti tó tà á. Ìwọ ń ka ọtí ẹ̀tí tó ta mọ́tò pé tọ́ba tí ẹ̀ tó ta mọ́tò ọ̀tá lẹ̀. Pé tọ́ba tó ta kọ́ tó lè dìde ó ti tó di kọ̀. Gbé mi! Bí èmi bá ṣe wòlíì Ọlọ́run àánú wá orí lónìí.
1: Amen.
0: Mo ní àánú wá orí lónìí.
1: Amen.
0: Tálẹ́ ni ti ń dààmú ayé rẹ̀. Èmi máa ń kọ́ni kàn mọ́ ni bóògùn bá lè tí ó bẹ́ẹ̀ fura o. Bóògùn bá lè tí ó bẹ́ẹ̀ fura. Bóògùn bá lè tí

0: ọ̀nà wa di fine bara lójú títí bọ̀dá ẹjọ́ ń jẹ́mọ orí nǹkan kan bẹ̀ owó ọkọ ni mi ò ní. Gbọ́n mi lónìí ọlọ́run ó dá sọ́rọ̀ rẹ.
1: Ami.
0: Aláàánú kan ó dìde fún ọ yóò sì gbé ọ dìde.
1: Ami.
0: Aláàánú kan ó dìde fún ìrànlọ́wọ́ rẹ yóò gbé ọ dìde.
1: Ami.
0: Yes.
2: Láti máa ṣàgbé lọ́wọ́ àwọn tí wọ ẹnu
0: tẹ́lẹ̀ mọ́.
2: Nígbà tí orí Pétérù àti Jòhánù.
0: Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá pè mí dádì ẹ dákun àlóúnjẹ ńlé àdúrà lọ́lọ́run ní kémi mọ̀ gbà fún yín. Àdúrà mi sì ń gbà lórí èèyàn. Síbẹ̀síbẹ̀ lórí rédíò gan kan tó ṣe bá fáin bara. Yes.
2: Nígbà tí orí Pétérù àti Jòhánù.
0: Ó jẹ́ gbàgbọ́ lónìí pọ́lọ́run lè yí ayé rẹ padà dípò fáin bara. Yes.
2: Bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì.
0: Bẹ́ẹ̀ ni fẹ́ wọ inú tẹ́ḿpìlì.
2: Ó ṣàgbé.
0: Ó tún ṣàgbé.
2: Pétérù sì tẹjúmọ́.
0: Ó dúpẹ́ fáyé àwọn bàbá yẹn wọ́n tẹjúmọ́.
2: Pẹ̀lú Jòhánù.
0: Yes.
2: Ó ní.
0: Wò wá.
2: Hello.
0: Wò wá. Torí pé Jésù ń gbénu wa, àwa náà ń gbénu Jésù. Wò wá. Yes.
2: Ó sì fi yèsí wọn.
0: Ó fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn.
2: Ó retí àtirí nǹkan gbà lọ́wọ́ wọn.
0: Ṣùgbọ́n kí ni wọ́n wí?
2: Pétérù wí fún pé. Fàdákà àti wúrà
0: mi kò ní. Èmi ò ní o.
2: Ṣùgbọ́n tí mo ní.
0: O tí mo ní.
2: Èyí ni mo fi fún ọ.
0: O fi fún ọ.
2: Ní orúkọ Jésù Kristi
0: Nasareti. Ní orúkọ ti Jésù Nasareti.
2: Ìdè kí o sì máa rìn.
0: Ìdè kó sì máa rìn. Yes.
2: Ó sì fà á ní ọwọ́
0: ọ̀tún. Ó fà á lọ́wọ́ ọ̀tún.
2: Ó sì gbé dìde.
0: Ó gbé dìde.
2: Ní ojú kan náà.
0: Lójú kan náà.
2: Ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì
0: bókun. Ẹsẹ̀ rẹ̀ àti kókósẹ̀ rẹ̀ sì
2: ó
0: ń fò sókè.
2: Ó dúró.
0: Ó dúró.
2: Ó bẹ̀rẹ̀ sí rìn.
0: Ó ń rìn.
2: Ó sì ń bá wọn wẹlú tẹ́ẹ̀pì lọ.
0: Ó bá wọn wẹlú ní orúkọ Jésù.
1: Amen.
0: Mi ò ní góòlù lónìí o. Mi ò ní sìlífà. Ṣùgbọ́n tí mo ní ni eléyìí. Dìde kí o máa rìn.
1: Amen.
0: Wọ́n lọ́wọ́ ogun ayé rẹ̀.
1: Amen.
0: Wọ́n lọ́wọ́ sòro rẹ̀.
1: Amen.
0: Wọ́n lọ́wọ́ ìtọ́jú rẹ̀.
1: Amen.
0: Wọ́n lọ́wọ́ mi nílá.
1: Amen.
0: Ogun ayé rẹ̀ ṣẹ́.
1: Amen.
0: Bẹ́ẹ̀ lórí.
1: Amen.
0: Kò jìyà mọ́.
1: Amen.
0: Kò tó sẹ̀sìn mọ́.
1: Amen.
0: Kò rẹ̀ fara hàn.
1: Amen.
0: Àwọ̀ rẹ̀ búyọ.
1: Amen.
0: Kò sẹ̀ láyé rẹ̀.
1: Amen.
0: Kò ara sí ọrùn.
1: Amen.
0: Kò ní tẹ̀lé rọ̀ mi.
1: Amen.
0: Bẹ́ẹ̀ lórí o.
1: Amen.
0: Jésù Olúwawa.
1: Amen.
0: Èyí ni phone number tí yóò máa pè mí sí bí mo ṣe ń parí. Ṣùgbọ́n má se gbàgbé pé ní on the 21st ìṣòro ńlá wà nílùú ìdágbó nílùú ìjọra ìṣòro tó lágbára ni máa múra kalẹ̀ gbogbo olùkílù tó ti ń gbọ́ mi nílùú ìjọra ìjọra 7-up níbi Gàsíkíà college ni máa pè mí sórí fóònù mi ìsọjí tó ní agbára ni sórí tiẹ̀ náà ni èyí ni phone number tó máa pè mí sí kí n bá ti ń parí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìlú ìjọra Apòsùkọ́lá Oyeyèmí 08033519337 lẹ́ẹ̀kan sí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ nílùú ìdọ́rá Apòsùkọ́lá Oyeyèmí JP 08033519337 àlàáfíà.